ọba ọna ọsẹ ọmọfẹ ni san tuntun kan fọ so bàtà dẹni ni ọsẹ nyàmé ọfọsọ ọmọbìnrin ọmọbẹ ọfẹ ni san bẹ.